ẹ̀dẹ̀ bá gbàgbé ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup ó ti súnmọ́lé June 15th. Ẹ̀dẹ̀ bá gbàgbé pé àwa náà nìkan ni Eagles 7 Sport Radio 103.7 FM.

àwa náà àmọ́ ní kékeré rárá tá bá ń sọ̀rọ̀ nípa abúlé ife ẹ̀yẹ àgbáyé World Cup Village fully loaded fully loaded. Ó dá mi lójú wípé ẹ̀yin tí ẹ ti ń gbọ́ ìpolongo yẹn nípa World Cup Village ti Eagle 7 Sport Radio 103.7 FM ẹ ti máa fi ilẹ̀. Ẹ ti máa gbọ́ wípé World Cup Village ó ń bọ̀ ní ìlú Wàsímí nípasẹ̀ iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ Eagle 7 Sport Radio 103.7 FM. Àwa kọ́ àwọn èèyàn ti ń pè wọlé. Ẹ jẹ́ ń gbọ́ ohun tẹ́nìyí fẹ́ sọ.

Eagle 7 Sport Radio 103.7 FM. 八仙福音比更新咯 níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg àti Aston Villa. Bẹ́ẹ̀ náà la máa fún yín ní àwọn orin aládìdùn tẹ́ máa fi ṣẹ̀yọ ẹ̀. 12 minutes played. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ìṣẹ́jú mẹ́tàlá rékọjá báyìí. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg àti Aston Villa. Má gbàgbé pé final ni o. Ìpele àṣekágbá leléyìí. Tabaso Ripa Europa League. Congratulations once again. The awon Arsenal. Leyin odun mejilelogun. Won lanfani lati gba ife eye EPL. Ori ogbade ori ogbade. O ti di ori ade baye. Ewo igboro daro. Awon eyan se bo se won pe se let's celebrate it. It's our moment. Ẹjẹ́ ká jọ ṣe, ó ti pẹ́ ta ti ń pòǹgbẹ fún, ọ̀tá pọ̀, wọ́n ṣe bẹ́ẹ̀, wọ́n bu ẹnu àtẹ́lùwá, kì í pé a lè gbà á, ṣùgbọ́n Ọlọ́run dojú tì wọ́n púpọ̀ púpọ̀. Aston Villa, àwọn náà wà lẹ́nu ẹ̀ lásìkò yìí, ẹjẹ́ ká wo bóyá àwọn náà láǹfààní láti gba Europa League àbí ọwọ́ Freiburg ló máa bọ́ sí. Ṣùgbọ́n àwọn Aston Villa, wọ́n ń dúpẹ́ nípa àwọn tẹ̀ dé ìpele àṣekágbá. Bí àwọn ti Arsenal ṣe ń dúpẹ́ wípé àwọn láǹfààní láti gba ìdíje EPL ní àná òde yìí nígbà tí Manchester City wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbá mi ayẹyẹ kọ̀ọ̀kan pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Bournemouth. Ẹ má gbàgbé ìgbósìkò ẹyọ kan fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal tá a bá ń sọ̀rọ̀ nípa ìdíje UEFA Champions League tí wọ́n fẹ́ gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ni wọ́n fẹ́ kojú o. Ẹ máa ṣì mí gbọ́ mi ní. Ṣùgbọ́n nǹkankan ṣẹlẹ̀ nǹkankan sodo nípa ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal àti Paris Saint-Germain. Wọ́n ti ní Ousmane Dembélé. Ó dáhùn pé ó fẹ́ ní ìfarapa ṣùgbọ́n ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá rẹ̀ ó ní kò sí olóko àfigiri àparò. Àwọn á gbìyànjú láti máa bá ọ̀rọ̀ yẹn lọ díẹ̀díẹ̀ láti rí pé Ousmane Dembélé ó láǹfààní láti wà ní ìkalẹ̀ fún ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa. Fún ikọ̀ agbábọ́ọ̀lù PSG ẹnu mi àgọ́ àṣírí ò tá sì sọ.

wọ́n sọ lẹ́ẹ̀kan nípa ẹyẹ ti ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ti orílẹ̀-èdè nàìjíríà àwọn agbábọ́ọ̀lù ṣẹ̀ṣẹ̀ dé àwọn ojú tuntun tẹ́ ó máa rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ti orílẹ̀-èdè nàìjíríà tá bá ń sọ̀rọ̀ nípa ìdíje unity cup tí wọ́n fẹ́ lọ gbá ọ̀tọ̀ okonko má gbàgbé pé ó ṣe switch allegiance láti wá ṣojú fún orílẹ̀-èdè nàìjíríà ìgbà àkọ́kọ́ rẹ̀ rèé tí yóò máa ṣojú fún orílẹ̀-èdè nàìjíríà òun ni kọ́kọ́ wọ́n pọ̀ dáadáa àrí Emmanuel Fernandez àrí Abayomi Junior àrí Michael Atata Elias Ochobi Igboeze Okuda Obina Igboke Aderemi Adeoye àti Tosin Oyedokun àwọn agbábọ́ọ̀lù yìí wọ́n jẹ́ ojú tuntun ẹ máa rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù super eagles orílẹ̀-èdè nàìjíríà níbi ìdíje unity cup tí yóò máa gbìnàyà ní ọjọ́ 26 oṣù tí a wà yìí ẹ má gbàgbé pé a sì ní ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ èyí tí a fẹ́ gbá kojú orílẹ̀-èdè poland

àti Portugal. Àwọn èèyàn bíi Paul Onocho, Victor Osimhen, Ademola Lookman, Calvin Bassey, Frank Onyeka, Alex Iwobi. Àwọn eléyìí ni wọ́n láǹfààní láti pẹ̀lú wọn. Ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ń lọ, ó dẹ̀ ń tóra wọn. Aston Villa ń gbà láti ọwọ́ ẹ̀yìn lọ́sọ́wọ́ iwájú. Wọ́n ń gbà láti ọwọ́ ọ̀tún sí ọwọ́ òsì. Minutes played. 27 seconds. Nibi ifese won se laarin ko agbabolo Freiburg ati Aston Villa. Aje ka sare de. Awon bi ti iroyin ti waye. Ta ba soro nipa awon iroyin ere idaya. Ki intin yin. Gege bi a se n teso waju lasiko yi.

ẹ̀jẹ̀ ká mọ láti orílẹ̀-èdè Nàìjíríà. Sigrat Oladipo. Òun ni ó ti gba agbábọ́ọ̀lù obìnrin lọ́wọ́ ẹ̀yìn tó ṣe dáadáa jù níbi ìdíje Italian Serie A tó bá ń sọ̀rọ̀ nípa àwọn obìnrin ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma. Sigrat agbábọ́ọ̀lù ọwọ́ àárín gbogbo fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagle Super Falcons ti orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe dáadáa ló fi deserve láti gba irúfẹ́ àmì ẹ̀yẹ yẹn fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Aston Villa. Wọ́n gbàgbé pé Babarinde òun náà jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà obìnrin tí òun àti Sigrat tí wọ́n jọ wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma. Obìnrin ti ikọ̀ agbábọ́ọ̀lù AS Roma lórílẹ̀-èdè Italy. Bákan náà, ẹja máa lọ sí ilé òkèèrè díẹ̀díẹ̀ níbi tí wọ́n ti ń fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn orílẹ̀-èdè kan ni wọ́n ti ń yọ̀ǹda ni wọ́n ti ń fi léde àwọn orúkọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ ṣe àmúlò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Orílẹ̀-èdè Brazil ni àkọ́kọ́ gbọ́ wípé àwọn ṣe bẹ́ẹ̀. Ó ti di yẹ́lò kàdẹ́ lẹ́ẹ̀kejì o fún ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa lálẹ́ òní látàrí bí wọ́n tún ṣe ṣe ìkà fún ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù Freiburg tí wọ́n bá ṣọ́ra. Ó ṣe ṣe kí wọ́n gba red card níbi ìfẹsẹ̀wọnsẹ̀ alẹ́ òní. Ṣùgbọ́n jẹ́ ká wo bí ó ṣe máa yọrí sí fún àwọn méjèèjì. Torí Aston Villa ìṣọwọ́ wọn bí wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù yẹn lálẹ́ òní wọn ò mú ní kékeré rárá. Wọ́n ò farabalẹ̀ rárá. Ó ti di yellow card méjì tí wọ́n gbà báyìí cash. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa ló ti gba yellow card látàrí bó ṣe ṣe ìkà fún ọ̀kan lára àwọn agbábọ́ọ̀lù Freiburg. Ìyẹn sì wà nílẹ̀ báyìí kò tí ì dìde o. Àwọn elétò ìlera ni wọ́n ṣe ń yọjú sí ni wọ́n ṣe ń tọ́jú ẹ̀ lásìkò yìí.

ẹ jẹ́ ń padà sọ́dọ̀ àwọn ti orílẹ̀-èdè Brazil. A gbọ́ wípé wọ́n mú Neymar Jr. Wọ́n fi Joao Pedro sílẹ̀. Neymar Jr. ló wá ń fi èròǹgbà rẹ̀ hàn. Níṣẹ́ ló ń sunkún. Wípé ẹ ṣe mí náà mo lè di ẹni tí wọn yóò mú lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé lásìkò yìí. Pẹ̀lú bí nǹkan ò ṣe gún régé fún mi. Injúrì lónìí, injúrì lọ́la. Òun náà ó rò pé Bí wọ́n bá lè lọ fún ìgbà ìkẹyìn yìí láti lọ ṣojú fún orílẹ̀-èdè rẹ̀ Brazil. Inú wa dùn. Inú ẹ̀dẹ̀ dùn. Gẹ́gẹ́ bí ó ṣe fi èròǹgbà rẹ̀ hàn. Ó dẹ̀ tó wá sọ̀rọ̀ ìlérí pé ẹ wo. Lásìkò tí mò ń tẹ̀lé àwọn tèmi lọ sórílẹ̀-èdè Brazil yìí. A fẹ́ lọ gbà wá ni o. Ṣé kò ti yá jù? Hope is not too early for Neymar Jr. Láti máa sọ fún àwọn èèyàn pé àwọn náà fẹ́ lọ gba ife ẹ̀yẹ àgbáyé. Orúkọ orílẹ̀-èdè rẹ̀ Brazil. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti àwọn ti Brazil. Ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Portugal. Níbi tí àwọn náà ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ lọ ṣe àmúlò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé léde. Ronaldo, ìgbà kẹfà rèé tí yóò máa ṣojú fún orílẹ̀-èdè rẹ̀, orílẹ̀-èdè Portugal, níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Àwọn orílẹ̀-èdè Portugal wọ́n ṣì kankan. Ọ̀kan lára àwọn Diego Jota. Ìrántí agbábọ́ọ̀lù yìí, ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ló ń ṣojú fún kí ìjàmbá ọkàn yẹn tó mú òun àti àbúrò rẹ̀ lọ. Wọ́n wá bì kan wọ́n fi orúkọ rẹ̀ sí. Wọ́n fi kún orúkọ àwọn agbábọ́ọ̀lù tí wọ́n fẹ́ mú lọ sí ibi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Wọ́n ní àwọn ṣe eléyìí láti bu ọlá fún Diego Jota látàrí pé tó bá jẹ́ pé wà láyé nítòótọ́ ni. Ó dájú wípé agbábọ́ọ̀lù yìí yóò máa tẹ̀lé àwọn akẹgbẹ́ rẹ̀ lọ. Síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup. Ó ti dé tán o. Ọjọ́ mẹ́rin ló kù. Ìgbádùn rìn yìí náà. Odò níní ni ó sì wà láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg àti Aston Villa 24 minutes played.

0: Tell me why me. Ẹ̀yin náà láǹfààní láti pè wọlé 08126135740 08126135740. Aston Villa ni wọ́n ṣì ń léwájú, they are leading right now. Tàbá ń sọ̀rọ̀ nípa ìdíje Europa League yẹn final ìpele àṣegágbá. Wọ́n kọ́kọ́ mi àwọn yẹn, wọ́n ṣe dáadáa nígbà tí wọ́n kọ́kọ́ mi àwọn alákọ̀ọ́kọ́. Tàbá ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù yẹn, assist yẹn láti ọ̀dọ̀ Morgan Rogers, ó hit ball yẹn láti òkè. Kó dẹ̀ tó balẹ̀ báyìí, Yuri Tislemans, ó ṣe bẹ́ẹ̀, ó ṣe dáadáa láti ṣàbúlò bọ́ yẹn, kò wọnú àwọn. Upper Aston Villa. Wow. You're happy now? Europa League, but it is not over. Koti tan o. E ma na. Omo yin ni abi. Yeah. Up Aston Villa. Oh yeah, o se baba mi.
1: 100.
0: Ise tire. Awon ti Aston Villa ni e. Won tin dunu. E ma je ko ya yin lenu te ba ngbo awon ololufe iko agbabolo Aston Villa. Ti won pe wole lale oni. E ma wonder pe ase nile yi na. Sa lawon ololufe ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa, ṣé àwọn èèyàn ń sọ̀pọ̀tù irúfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù yìí lórílẹ̀-èdè Nàìjíríà? Àwọn ti Chelsea, àwọn ti Arsenal, àwọn ti Manchester United, Barcelona àti àwọn ti Liverpool lámọ́. Ẹ má jẹ́ kó yà yín lẹ́nu ni pé àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Aston Villa, wọ́n wà lórílẹ̀-èdè Nàìjíríà, wọ́n wà ní ilẹ̀ Adúláwọ̀ Áfíríkà, wọ́n wà dáadáa. Bẹ́ẹ̀ àwọn ti Tottenham, àwọn ti Everton, àwọn ti Real Madrid, Atletico Madrid, mo ní ọ̀rẹ́ kan, ọ̀rẹ́ tó súnmọ́ mi bí ìṣọ̀ràn, AC Milan ló ń support láti gba ìwé wa. Ti now, ó ṣì ń support AC Milan. Wọ́n ti padà o, wọ́n ti padà fún second half yẹn dẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí. Kódà 1 minute ti gorí rẹ̀, ìṣẹ́jú kan ti gorí ẹ̀ báyìí. Freiburg 0, Aston Villa 2. This is Eagle 7 Sport Radio 103.7 FM.

Vi fẹsẹ̀ wọn sẹ́ ń ṣe ń lọ lọ́kọ̀ọ́jọ̀kan. Èmi náà dẹ̀ ń láǹfààní láti máa gbé yín débẹ̀ bó ṣe ń lọ. Ẹni orílẹ̀-èdè Turkey ń gẹ́gẹ́ bí ó ṣe ń lọ ńbẹ̀. Ní báyìí, ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg wọ́n ti ń gbá láti ọwọ́ òsì. Wọ́n ti ń gbá sí ọwọ́ ọ̀tún. Nígbàtí Aston Villa ti ń gbá láti ọwọ́ ọ̀tún, wọ́n ti ń gbá sọ́wọ́ òsì. Aston Villa dẹ̀ ti ń gbìyànjú láti mi ẹlẹ́ẹ̀kẹta. Àṣọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg, ó ṣe kíni, ó gbégi dínà rẹ̀ wípé ibo ló ń lọ. Ẹ ní mi mẹ́ta yẹn, ẹ ní mi àwọn fún ìgbà kẹta lálẹ́ òní. Adarí ayò rẹfrídẹ̀ ń láǹfààní láti máa pẹ̀tù sí àwọn agbábọ́ọ̀lù yìí nínú pé ẹ ṣe jẹ́jẹ́ gbogbo gba gidi. Ṣùgbọ́n ká má parọ́ ohun tí agbábọ́ọ̀lù Aston Villa gbé lọ. Tí agbábọ́ọ̀lù Freiburg yẹn bá gbẹ̀sẹ̀ yẹn dúró, ó máa clear tán ni o. Ṣùgbọ́n àwọn agbábọ́ọ̀lù náà máa ń parọ́. Ẹsẹ̀ yẹn ò kán o, tẹ bá rí bó ṣe pariwo. Ẹ̀yin tẹ bá ń wo yìí fẹsẹ̀ wọn sẹ̀yìn lẹ máa understand ohun tí mò ń sọ yìí. Ṣùgbọ́n ẹ má yiri ẹ̀wọ̀, ẹ má fọ́. Bó ṣe ń ṣẹlẹ̀ gangan ni mò ń sọ fún yín yẹn. Eagle 7 Sport Radio 103.7 FM. Ẹ tí ì rí nkankan. Ẹ jẹ́ kó di inú abúlé. Ife ẹ̀yẹ àgbáyé World Cup Village tó fẹ́ gbìnàyà láìpẹ́ yìí. À máa mú wá bá ṣe ń sọ fún yín ní èdè Gẹ̀ẹ́sì. À máa fún yín ní ti èdè abínibí wa, ìyẹn èdè Yorùbá. Bẹ́ẹ̀ náà là máa mú wá ní èdè ti Pidgin. Bẹ́ẹ̀ náà là máa mú wá fún tàwọn Haúsá, àwọn ti Igbo. You no go miss any action if we dey talk about this World Cup wey dey come. You no go miss am. Just stay tuned to Eagle 7 Sport Radio 103.7 FM. Our World Cup Village. No be smart in the come. No be smart in. Aston Villa wọ́n tuntun gbìyànjú láti mi àwọn ẹlẹ́ẹ̀kẹta. Ṣùgbọ́n ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg wọ́n ṣe bẹ́ẹ̀. Wọ́n sọ wípé lálẹ́ òní ohun tó bá gbà láàfin fún a ti gbà wípé a ti jẹ góò méjì lálẹ́ òní. Ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kẹta yẹn tó bá máa wáyé, Aston Villa ó gbé láti ìta yẹn. Ṣùgbọ́n aṣọ́lé yẹn náà ó jẹ́wọ́ ẹni tí iṣẹ́ yé. Pé eléyìí ó kéré sí ohun tá a ti ń mú. Èmi ló fẹ́ fi irú eléyìí dánwò. Ohun tèmi lè rí bó ṣe túmọ̀ bọ́ọ̀ tó mú yẹn, bó ṣe túmọ̀ ẹ̀ sí nìyẹn. Ẹ jẹ́ ń tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n yà sí ibi ìdíje Ife ẹ̀yẹ Àgbáyé World Cup. Ǹjẹ́ ẹ jọ mọ̀ wípé àwọn orílẹ̀-èdè kan wọ́n ti wá síbi ìdíje Ife ẹ̀yẹ Àgbáyé yìí? Ó ti pọ̀ dáadáa. Appearances wọn níbi ìdíje Ife ẹ̀yẹ Àgbáyé World Cup kì í ṣe ẹyọkan, kì í ṣe méjì, kì í ṣe mẹ́ta. Ta bá sọ̀rọ̀ nípa top 10 countries with highest World Cup appearances. Ṣé mọ̀ wọ́n? Àwọn orílẹ̀-èdè yẹn pọ̀ gan-an o. Mẹ́wàá ni wọ́n. Orílẹ̀-èdè mẹ́wàá tó jẹ́ pé wọ́n ti ṣojú dáadáa níbi ìdíje Ife ẹ̀yẹ Àgbáyé yẹn World Cup. 10 countries with highest World Cup appearances. Màá láǹfààní láti mú wá sí ti ìbọn yín. Kí n tó lọ sọ́dọ̀ àwọn yẹn, ẹ jẹ́ ń kọ́kọ́ sọ ọ́ di mímọ̀ fún yín pé àwọn ṣẹ̀ṣẹ̀ dé orílẹ̀-èdè tí ẹ máa láǹfààní láti máa rí níbi ìdíje Ife ẹ̀yẹ Àgbáyé World Cup. Àwọn mẹ́ta, àwọn wàní: Cape Verde, Curacao. Orúkọ yẹn ó lè ti máa dùn pé lásìkò yìí. Ẹ jẹ́ ká sọ pé Curacao. Jordan, Uzbekistan. Àwọn orílẹ̀-èdè mẹ́rin yìí tẹ bá ń gbọ́ newcomer níbi ìdíje Ife ẹ̀yẹ Àgbáyé. Níbi ìdíje
World Cup tó fẹ́ gbìnàyà nínú yìí bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkànlá. Àwọn orílẹ̀-èdè mẹ́rin yìí ni wọ́n jẹ́ newcomer ṣẹ̀ṣẹ̀ dé tí wọ́n tẹ̀tí tọ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Wọn ò tí tọwọ́ rí ṣùgbọ́n wọn yóò máa tọwọ́ ní nínú ọdún yìí.

0: níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ lásìkò yìí. Àwọn ti Aston Villa wọ́n fẹ́ gba kọ́nà, ẹ jẹ́ kí n wo ohun tó máa fi kọ́nà yẹn ṣe. Ṣé wọ́n lè ṣe dáadáa? Ṣé wọ́n lè rí lo outside shot? Kípa yẹn bùn mọ́lẹ̀ ni, ó bùn mọ́lẹ̀, ó ní rárá. Ẹlẹ́ẹ̀kẹrin ò ní wọlé, àní ẹlẹ́ẹ̀kẹrin ò ní wọlé. Ohun tó bá gbà láfifun, ẹ jẹ́ ń lọ fún ìsinmi yìí, ẹ jẹ́ kí n lọ fún ìkéde yìí, ìpolówó yìí, ẹ kí wá tẹ̀síwájú. Mi ò gbàgbé o wípé àwọn orílẹ̀-èdè tí mo ṣì ń kà fún yín, mo ti sọ pé Belgium 15 appearances, Uruguay 15 appearances, Spain 17 appearances, France 17 appearances ni àwọn náà ti ní níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. England 17 appearances ni àwọn náà ti ní. Tàmásọ̀ nípa àkọsílẹ̀ àwọn orílẹ̀-èdè tí wọ́n ti wá sí ibi ìdíje ife ẹ̀yẹ àgbáyé jù 10 ni wọ́n. Mo dúró ná lórí orílẹ̀-èdè England. Talókan ẹ̀jẹ̀ kí n dé láti ibi ìpolówó ọjà yìí.
1: This is Eagle 7, 103.7 FM, Sports Radio.
2: The 2026 FIFA World Cup is here, and Eagle 7's

This is Eagles 7 Sport Radio 103.7 FM. 83 minutes played. Freiburg 0, Aston Villa 3. Omo Aston Villa McGinn with a lamp and Latin guy, yellow card. Free kick 2. Freiburg. Let's see what they can do with this. I just want to know if you're going to Oh, bow. Ooh, what a save! Ah! Me only believe. What did I do? We play one move offside. Should go. Go, T. Martinez, yo, ye. Wow, last hand, the Lofi Tidano. Woo! Baba je wipe ko se offside ni gege bi won se mu ni. Baba je pe bon yen wole. Lara awon asole te gboro foju si lara ni bi DJ fi eye agbaye to nbo lona yi. Oun na ni asole omo orile de Argentina yi. Tori o tin save awon kankan lale oni o yato o ya lara oto. Okay, ajen so di mo fun yin bi pe enikan o ma fi tan bale nibi idije nibi ifese won se ton lo lowo lowo yi. Tawanso lo pa Jadon Sancho. Oun ni agbábọ́ọ̀lù akọ́kọ́ first player to play in the final of three different major European competitions in three consecutive seasons with three different teams. Agbábọ́ọ̀lù akọ́kọ́ tó máa kọ́kọ́ wà níbi ìpele àṣekágbá final ti ìdíje ilẹ̀ Europe pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. 2023 UEFA Champions League Talogba 2024/2025 UEFA Conference League. Oku kan eyin te ba mo ye pe wole. E ma gba pe agbábọ́ọ̀lù yi o ti fi igba kan ri je agbábọ́ọ̀lù fun iko agbábọ́ọ̀lù Manchester United. I stand to be corrected. Agent so waju. Aston Villa shin le waju. Bola mi ayo meta si e odo. Agent so waju. Pẹ̀lú àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ṣojú níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó ti pọ̀ dáadáa. Mo sọ ọ́ dímọ̀ fún yín tó bá jẹ́ pé yín ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ni. Belgium 17 appearances. Uruguay 15 appearances. Belgium 15 appearances. Enumiago. Uruguay 15 appearances. Spain 17 appearances. France 17 appearances. England 17 appearances. Aston Villa ti fe ko awon agbábọ́ọ̀lù meji wole. Won de ti fe yo awon agbábọ́ọ̀lù meji Paul Torres ati Telisman. Lara awon to mi awon niye. Won de ti ko Mings ati Douglas Lewis. Douglas mi Lewis. Won ti gbe won wole. Oya o. Won ti celebrate 87 minutes played. 87 minutes played. Nibi ife ẹsẹ̀ wọn sẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Freiburg àti Aston Villa. Ó kú ìṣẹ́jú díẹ̀ láti kéde wọn gẹ́gẹ́ bí current champion, latest champion. Àná ni wọ́n ń polongo àwọn ti Arsenal. Ní báyìí ó kù díẹ̀ báyìí kí wọ́n polongo Aston Villa níbi ife ẹsẹ̀ wọn sẹ̀ Europa League final. Ok, ẹjẹ́ ń tẹ̀síwájú. Lára àwọn orílẹ̀-èdè tó fẹ́ gbà àlejò ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún yìí, Mexico.
àwọn kan máa ń pè bẹ́ẹ̀. 18 appearances ni àwọn náà ti ní. Tàbásọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé èyí tí ó ń bọ̀ lọ́nà yìí. Wọ́n ti láǹfààní láti wá dáadáa. Wọ́n dẹ̀ ti dé ìpele quarter final ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́jọ nígbà méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n rìn jù bẹ́ẹ̀ lọ. Àwọn náà 18 appearances ni wọ́n ní. Orílẹ̀-èdè Italy 18 appearances. Ó tilẹ̀ jẹ́ pé wọ́n láǹfààní láti wá ní ọdún yìí. 4-time winners 1934, 1938, 1982, 2006 ẹ má gbàgbé nígbà àwọn ọlọ́gbà nígbà náà ẹran ti Materazzi àti Zinedine Zidane ẹran ti orí ti Zinedine Zidane ló fi sọ Materazzi tí ó fi yọrí sí red card fún Zinedine Zidane. Ẹ wo ìgbà yẹn náà ti gbà á gbẹ̀yìn o gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ẹ má retí wọn o wípé wọ́n ń bọ̀ níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún yìí wọn ò ní wá o ṣùgbọ́n nínú àkọsílẹ̀ wọ́n ti wá fún ìgbà 18 appearances ni wọ́n ti ní níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Wọ́n sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Italy ẹjẹ́ ń tẹ̀síwájú orílẹ̀-èdè tó kàn Argentina ni o 3-time champions including 2022 victory consistent qualifiers with a strong recent record under Lionel Messi influence heading into what could be his final tournament. Òun ni wọ́n ń gbìyànjú láti sọ yẹn o ní pé Messi báyìí ó ṣeéṣe kó jẹ́ ìdíje ife ẹ̀yẹ àgbáyé tó fẹ́ wáyé nínú ọdún yìí ló jẹ́ èyí tí Messi yóò máa gbá mọ́ fún orílẹ̀-èdè Argentina bí sí Ronaldo ṣe fẹ́ ṣe tiẹ̀. Messi òun náà máa ṣe tiẹ̀ fún orílẹ̀-èdè Argentina. 19 appearances ni wọ́n ti ní tí a máa ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Argentina níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup. Ẹjẹ́ ń kúrò ńbẹ̀ ẹjẹ́ ń lọ talókan orílẹ̀-èdè Germany 21 appearances. Wọ́n sọ di mímọ̀ pé a powerful house with 4 titles. Germany náà wọ́n máa ń ṣe dáadáa. Tàbá ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé wọ́n ti ṣe àṣeyọrí gan o. Tàbá ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé àti ní ilẹ̀ òkèrè orílẹ̀-èdè Germany wọ́n ti ṣojú níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé fún ìgbà 21 21 appearances ní orílẹ̀-èdè Argentina orílẹ̀-èdè Germany ẹnu mi àgọ́ ni wọ́n ti ní níbi ìdíje. Wọ́n ti kéde rẹ̀ latest champion in town Aston Villa. Wow.